0: Radio Topa ato gbangba sun nigba ogini tin.
1: Aki gbogbo eyin eyan wa nile loko lodo lona nibi ti agogo mokan lati ilu to ti koja iseju meji lojule se wa nibi bayi pe eku iyaleta ti toni tin se ojo jimo olohun o je ka se pupo re laye laye rere akoko to ti e ma gbo awon iroyin tinu ose ti o n pari lo yi laipe laijina e ba farabale lati gbo awon ikori awon iroyin na iroyin akoko ti e ma gbo latenuwa lojo ti toni ni yi won se eto ise ounje ni akoko ti e ma gbo ni ile ise wa radio topa leni leyin yen ko e ma gbo nipa pe won ko owo abetele gbigba igba keji are ilu nigeria abe jede ized wo are wada igba alejo igba keji are nigeria Dangote ebe wa wo ni orile ede wa uwe mo wa gbe osuba fun orile ede wa Benin ajosepo sud Benin Morocco ominira orile ede wa Benin ko otide nje laipe laijina e ma gba awon irin na ni ekunrere lekun si aki gbogbo eyin eyan wa pe eku etileko e ba farabalẹ lati gbo iroyin te gbo ikori e na lekun rere lati enu oniroyin Fatan Masiat nidi ero lohun iya afin Sebastian Yawedeu na ni o wa nibe iroyin akoko ti e ma gbo na ni wi pe won se eto ise ounje jije sile awon ise sise lori eto ounje olojo pipe fun ilosiwaju ati abo lori ounje ati wiwa ni alafia pelu ounje ti aje ni orile ede wa Benin ni won se ifilole re minister ti o mojuto oro agbe sise ti ohun osin ati eja pipa ni o fi eleyi lele eto yi ti amo si projet ati agbega lori sise won ati tita re ti amo si production e le marché ki won to mojuto awon eka pataki won ti o ma n gbin iresi ati agbado aden blukuna kubalan minister ti o mojuto oro agbe sise nkan osin ise ni sise ati ti eja pipa o so orisirisi oro lori ohun ti a n so ta mo si projet tan gbe kale yi eto yi yo gba won to odun marun yo je ki won ji awon ile ti o ti ku dide awon ile bi nkan bi eyin ti a mo si 20,000 hectare ti won ti ku patapata eto projet yi yo je ere fun awon eniyan bi eyi ta so lede oyinbo pe 36,000 ni awon ekun karimama Malanvi Grazue Ketu ati ti agege Paul Henry Zuewende Buda Aropo Alaga Fao ni Benin nibi ifilole eto na osorisirisi alaye lori eto ti won gbe kale yi won ko owo abetele gbigba ni orile ede wa Benin owo abetele gbigba ti dopin bayi ni awon ona wa ni orile ede wa Benin ojule ise nla ti o mojuto awon olopa ni orile ede wa ni o fi ontete eyi ti a mo si Direction Générale de la Police Républicaine DGPR nibi ipade awon oniroyin ti o waye ni ojobo ti o koja ni soju awon ojogbon oniroyin ipade ti oga agba ti o mojuto awon olopa Républicain ti soro pẹ̀lú ìdánilójú jáde lẹ́nu pé irú nǹkan báyìí kò gbọ́dọ̀ wáyé mọ́ ọ̀rọ̀ yìí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni ó ń bá wí pé wọ́n kò tún ní gba ìwà yìí fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mọ́ ó ṣe àlàyé lóríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí ó ní tí eléyìí bá ṣẹlẹ̀ kí wọ́n pe 356 ti ojúléṣẹ mínísítà tí ó mójútó ọ̀rọ̀ abẹ́lé àti 355 ti ń ṣe ojúléṣẹ ti pírẹsìdánsì pẹ̀lú eléyìí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọn yóò ṣe kínni wọn yóò túbọ̀ mójútó iṣẹ́ wọn pẹ̀lú ọ̀wọ̀ fún ọmọ ìlú. Pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí, àwọn ọmọ ìlú kan wà tí wọ́n ṣìkù ń fún wọn ní owó àbẹ̀tẹ́lẹ̀ ní àárín ìlú. Ìwà tí ó ń ba àwọn ọlọ́pàá jẹ́ ni orúkọ ó ń ba àwọn ọlọ́pàá jẹ́ ó ń ba orúkọ wọn jẹ́ ni eléyìí jẹ́. Ọlọ́pàá yìí kan ṣe ó kàn sí àwọn ọmọ ìlú pé kí àwọn náà ṣe ojúṣe wọn bó ti tọ́ àti bí ó ti yẹ. Ìgbà tí wọn ò bá fi eléyìí sílẹ̀ pé kí àwọn ọlọ́pàá kí wọ́n wá gbà ń kọ́ ṣèbí kò ní wáyé. Ọlọ́pàá kọ́lọ́pàá tí wọ́n bá sì mú lérí ọ̀nà tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n ṣe àlàyé wípé wọ́n pè lẹ́jọ́ yóò lọ ilé ẹjọ́. Wọ́n ṣe débi pé wọ́n bọṣọ fún tí ò tún ní ṣiṣẹ́ ọlọ́pàá mọ́. Ǹjẹ́ èyí ni tí ó ń ṣẹlẹ̀ báyìí ní àárín ìlú ní orílẹ̀ èdè wa Benin. A kí wa pé ẹ kú Etíléko. Wàyí o ààrẹ wa tí a mọ̀ sí Wada Yomi Adinko ó gba àlejò igbákejì ààrẹ Nàìjíríà. A gba àlejò igbákejì ààrẹ orílẹ̀ èdè Nàìjíríà ní Benin. Ààrẹ orílẹ̀ èdè wa Benin ni ó gba àlejò yìí pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Àwọn ààrẹ méjèèjì wọ̀nyí jókòó pọ̀ fikùn lukùn lórí ọ̀rọ̀ àbáyọ lórí àjẹṣẹ́kù orílẹ̀ èdè méjèèjì tí a mọ̀ sí Benin àti Nàìjíríà. Kassim Shettima nígbà tí ó kúrò láàrin àwọn èrò rẹ̀ ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí a ní àǹfààní láti lè fi toyin létí níbí. Ìpàdé yìí tí wọ́n ṣe yóò jẹ́ kí ìbáṣepọ̀ Àbújá àti Kútọnu fẹsẹ̀ múlẹ̀ dáradára tí yóò sì ní ìlọsíwájú nínú ọ̀rọ̀ àjẹṣẹ́kù wọn àti tiwa. Igbákejì ààrẹ ìlú Nàìjíríà bẹ Jéde Jì wò. Igbákejì ààrẹ ìlú Nàìjíríà tí ó wá sí orílẹ̀ èdè wa Benin bẹ ààyè ilé iṣẹ́ ńlá tí ó wà ní Glo wò lẹ́yìn tí ó ti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ wa dáyì tán pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀. Ilé iṣẹ́ yìí ó gba ìpúpọ̀ lójú wọn nígbà tí wọ́n débẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ọ̀nà ìgbàlódé ni wọ́n fi kọ́ ilé iṣẹ́ yìí ni wọ́n fi gbìmọ̀ wípé tí àwọn bá padà sílé àwọn yóò pinnu irú eléyìí nílùú tàwọn náà. Ilé iṣẹ́ tí ó wà ní ààyè Glo jígbé tí wọ́n ti máa ń ṣe kíni tí wọ́n ti máa ń ṣe àwọn nǹkan bíi àkàjú òwú tútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ní ẹsẹ̀kẹsẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ̀nyí ti ṣe wádìí ààyè tí wọ́n ti ń ṣe aṣọ ààyè tí wọ́n ti ń ṣètò àkàjú tí wọ́n sì gbabẹ̀ fi yí ààyè tí wọ́n ti máa ń ṣe kíni tí wọ́n ti máa ń yí àwọn irè oko padà sí ohun mìíràn. Igbákejì ààrẹ orílẹ̀ èdè wa Nàìjíríà Kassim gbogbo ohun tí ó sọ̀rọ̀ lé lórí àwọn ará wa ní SRTB ni wọ́n ṣe ìtumọ̀ gbogbo rẹ̀. Wàyí o tí àwọn ìgbìmọ̀ Nàìjíríà wá sí orílẹ̀ èdè wa yìí ń ṣe ni ẹforíjì mi gbogbo ẹ̀yìn èèyàn wa. Wíwá tí àwọn ìgbìmọ̀ Nàìjíríà wá sí orílẹ̀ èdè wa yìí ó ṣe àlàyé lórí àjọṣepọ̀ tí ó wà ní àárín orílẹ̀ èdè méjèèjì ti ìlú wa kan sí ìmíràn yẹn ni ìlú kan sí ìmíràn ìlọsíwájú tuntun ti ìgbàlódé ní ilé iṣẹ́ ńlá Benin èyí tí ó fa ìlọsíwájú bá àjọṣepọ̀ àjẹṣẹ́kù ní àárín Benin àti Nàìjíríà. Èyí ni ohun tí ọ̀gá tí ó mójútó ibi ààyè APS Benin wí Eric Akute ó sọ̀rọ̀ fún lóríṣiríṣi nípa eléyìí. Àwọn ìgbìmọ̀ náà wọ́n wá mọ̀ dájú pé ohun tí orílẹ̀ èdè Benin ń fẹ́ ni pé ọ̀rọ̀ ilé iṣẹ́ àti àwọn ẹ̀rọ ńláńlá ńkọ́ kò gbayì kó tún gbẹ̀yẹ ju bí ó ti ṣe wà lọ. Tí a bá kú wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn èèyàn á kí wa pé ẹ kú Etíléko ẹ bá fetí sí eléyìí. Dangote bẹ wá wò ní orílẹ̀ èdè wa Benin. Aliko Dangote bẹ ìlú Benin wà wò fún ètò iṣẹ́ ṣíṣe. Ọkùnrin oníṣòwò ọmọ Nàìjíríà yìí wá sí orílẹ̀ èdè wa ààrẹ wa Wada yìí Rumi Ade ó sì gbà á ní Palais de la Marina. Wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin ara wọn nípa wíwá ọ̀nà àbáyọrí sí ọ̀rọ̀ àjọṣepọ̀ wọn lórí àjẹṣẹ́kù orílẹ̀ èdè méjèèjì Benin àti Nàìjíríà là ń sọ. Wọn kò ṣe aláìmámẹ́nuba ọ̀rọ̀ tí ó kan ọ̀nà tí wọn yóò gbà fi tún àwọn ogbo nìyẹn, àwọn ohun tó ṣe kíni tó kù díẹ̀ kí a tó ní àwọn ààyè ní ìlú méjèèjì ṣe. Ọ̀nà tí wọn yóò gbà tí ilé iṣẹ́ yóò wà tí àwọn ènìyàn yóò fi ṣe kíni, wọn fi rí iṣẹ́ ṣe, àwọn ohun tí yóò jẹ́ ìlọsíwájú fún àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn ilé iṣẹ́ tí a mọ̀ sí industriel fún ètò àjẹṣẹ́kù orílẹ̀ èdè Benin pẹ̀lú ìlú tiwọn náà. Wemowa ó gbé òṣùbà fún orílẹ̀ èdè wa Benin. Orílẹ̀ èdè wa Benin ó gba àmì tí a mọ̀ sí 73% nínú ìgbìyànjú nínú ọ̀rọ̀ ètò owó tí a mọ̀ sí Union Economique et Monetaire West African, ìyẹn ni Wemowa. Orílẹ̀ èdè Benin nìkan ni ẹni tí ó gba nǹkan tó gbà ju àmì tí wọ́n gbọ́dọ̀ gbà tí ń ṣe 70% tí wọ́n gbọ́dọ̀ gbà tí commission, ìyẹn ni pé commission ti union náà kọ tí ó wà nílẹ̀. Ohun tí a gbà yìí ni ó mú kí alága commission Wemowa wá sí orílẹ̀ èdè wa. Ó wá kí wọ́n dìjọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀ èdè wa, ìyẹn ni Romeo Aduada yìí, tí ó sì gbà á tapátẹsẹ̀. Wọ́n dìjọ ṣiṣẹ́ pọ̀ sórí àwọn nǹkan tí ó kan àtúnṣe àwọn tí ó kù kí ààtó ọ̀rọ̀ ìjọba, àwọn ètò projet tí ó kan àwọn ènìyàn tí wọn yóò fi wà ní eré ọwọ́ tí ó dára ní àwọn ìlú tí ó wà nínú ẹgbẹ́ Wemowa. Abdullahi Diouf, alága ẹgbẹ́ Wemowa, ó ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ yìí. Èsì àbájáde tí ó gbà náà, alága ẹgbẹ́ commission náà ni ó gbé tí ó sì sọ fún ààrẹ orílẹ̀ èdè wa Romeo Aduada yìí. Abdullahi Diouf kí Benin fún iṣẹ́ ribiribi tí ó ṣe, fi gbìyànjú àti ìfẹ́ pẹ̀lú ọ̀wọ̀ fi jákèjá àmì tí ó gbà yìí. Àwọn méjèèjì fi àkókò ìjókòó wọn fi mẹ́nuba bí àwọn nǹkan yóò ṣe máa ṣe kíni, yóò ṣe máa bọ́ sí, bí ẹgbẹ́ náà yóò ṣe ga sí àti àtúnṣe ohun tí wọn yóò gbé ṣe tí ẹgbẹ́ náà yóò fi lè ṣe kíni, yóò fi lè dìde dáradára. Pẹ̀lú èyí ni ìlú Benin fi di ìlú tí wọ́n kà sínú àwọn ìlú tí ìlọsíwájú ti wà fún gan nínú àwọn tí ó kù. Ǹjẹ́ pẹ̀lú ìlọsíwájú ni Wemowa fi bá wa sọ̀rọ̀ tí ó sì mọ́nà rẹ̀ tí ó padà lọ, ìyẹn ni ẹni tí ń ṣe aṣojú wọn ní ibi ẹgbẹ́ náà. Àjọṣepọ̀ Sud-Sud Benin Morocco. Ìlú Morocco àti Benin tún àjọṣepọ̀ wọn ṣe kí àjọṣepọ̀ Sud-Sud lè fẹsẹ̀ múlẹ̀. Ìpàdé kan ni wọ́n ṣe tí eléyìí fi wáyé, ìpàdé tí wọ́n ṣe ní Kútọnu tí àwọn Amical des Anciens Etudiants àti àwọn tí a mọ̀ sí Stagiaire Beninois ni wọ́n ní Morocco ṣe ètò rẹ̀ níbi ayẹyẹ oyè gbígba olóyè ọba Muhammadu. Ìpàdé yìí jẹ́ kí wọ́n tan ìmọ́lẹ̀ sí ààyè ìdílé ọba ní Áfríkà àti àwọn ohun tí ń ṣe àṣepọ̀ tí ó kan Benin ní ojoojúmọ́. Ẹ jẹ́ kó yé wa wípé ìpàdé yìí ó kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n pọ̀ tí wọ́n fi tún okùn tí ó so wọ́n pọ̀ so dáradára. Àwọn ìlú méjèèjì yìí ni à ń sọ̀rọ̀ bá. Ìlú wo ni Morocco àti orílẹ̀-èdè wa Benin? Kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí n tó máa lọ, àníṣe aláìmẹ́nuba wípé ọ̀rọ̀ òmìnira wa ó dé tán. Ọ̀la ni ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú èyí ti ń ṣe ọjọ́ òmìnira, tó jẹ́ pé lọ́tùn lósì níbi ààyè tí wọ́n ti fẹ́ ṣe léyìí ńkọ́ àwọn ológun wọn ti múra sílẹ̀ tó sì ti ń ṣe gbogbo àárín ìlú lọ́ṣọ̀ọ́. Kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣọ́ wa di ọjọ́ ọ̀la ká fi lè rí ọjọ́ náà. Ọlọ́run ó ṣe é ní òmìnira nídìílé oníkálukú, níbi iṣẹ́, níbi ọjà, ní àlọ àti àbọ̀ wa. A ṣe púpọ̀ ọdún òmìnira láyé láyé rere. kò ní jù báyìí lọ láìpẹ́ láì jìnà a máa pàdé lórí àwọn ìkéde tó wà ń bí.

lẹ́ẹ̀kan sí àkí gbogbo ẹ̀yìn èèyàn wa yìí pé ẹ kú etí lẹ́kọ sí wa látòjúlé iṣẹ́ wa rádíò tọpá sanka pín tura fm tá a fi kalẹ̀ sí gbọ̀ngbanú. Ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkàwọ́ wa ń bì báyìí. Ìkéde àkọ́kọ́ tó wà lọ́wọ́ mi oúnjẹ láti ojúlé iṣẹ́ ìtajà àti caf societe orelie tí wọ́n ní ká máa sọ fún yín pé lọ́jọ́ kọjọ́ ní gbogbo ìgbà ni àwọn wà níkàlẹ̀ fún yín fún gbogbo ìgbádùn tí ẹ bá ń fẹ́. Àwọn nǹkan tuntun lọ́lọ́kan òjọ̀kan tó jẹ́ pé ká sọ lédè òyìnbó wọn ní àwọn nǹkan tó jẹ́ kàlítè tó pójú owó ni àti pé gbogbo àwọn nǹkan tá à ń sọ wọ̀nyí ń kọ́ owó wọn kò pọ̀ rárá. Àwọn ni àwọn wáìnì tó jẹ́ ti ìlú àwọn òyìnbó tá a mọ̀ sí european wọn ní bordeaux superior wọn ní emilion àti owó pọ́kú ni wọ́n fi ń ta gbogbo àwọn nǹkan wọ̀nyí. Gbogbo àwọn nǹkan tí ó ń ṣe mímu tá a mọ̀ sí champagne ní èyí tẹ fẹ́ tó wù yín ó wà ní ọ̀dọ̀ tàwọn nínú ṣọ́ọ̀bù tàwọn tí ẹ bá ń wa. Ǹjẹ́ níbi ààyè tá à ń ṣe lálàyé fún yín yìí ń kọ́ wọ́n wà níbi ọ̀nà òpópónà ti pẹ́ṣì lọ́hùn ni wọ́n wà tí a bá fi kàrẹ́fù ti club de rua sílẹ̀ ẹ bá wọn pàdé níbẹ̀. Ojoojúmọ́ ni wọ́n máa ń ṣílẹ̀kùn ilé ìtajà wọn láti agogo mẹ́wàá àárọ̀ títí di agogo mẹ́jọ alẹ́ tí a mọ̀ sí díìzẹ̀ títí di fẹ́ntẹ̀ lálẹ́. Wọ́n sì ti rẹkẹ̀ àpọ́nlédè yín tí ẹ bá ti débẹ̀ nígbàkigbà wọ́n ó gbà yín tapá tẹ̀sẹ̀ fún gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ ní àwọn nǹkan tí a kà níbí nísìnyí. Ǹjẹ́ ìkéde yìí ó kan gbogbo ẹ̀yin ọmọ òlú pátápátá pàtàkì àwọn tí wọ́n wà lẹ́wọ̀n ní ìtìmọ́lé tí wọ́n ṣe àṣemáṣe tí wọ́n dájọ́ fún wọn tó ti wà lẹ́wọ̀n. Wọ́n ní àyíbàámọ̀ bóyá ó ti ń ṣẹlẹ̀ àbí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ni kó má bàa ṣẹlẹ̀ sí yín kẹtí gbọ́ tìbí gbọ́ kó sọ fún tòkò wípé bí àwọn kan bá súnmọ́ yín tó ń sọ wípé àwọn jẹ́ àwọn ẹnìkan tó ń ṣiṣẹ́ ní àwọn ibi ẹ̀wọ̀n tí wọ́n ń kó àwọn èèyàn ọ̀daràn sí àbí wọ́n súnmọ́ àwọn ẹbí yín tí wọ́n bèrè orúkọ tó sì ń ṣe ìwádìí kan wípé tí ẹ bá fún àwọn ní ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa ohun táwọn ń bèrè yín kọ́ yóò jẹ́ àǹfààní fún yín. Wọ́n fi èèyàn yín tó wà nínú ẹ̀wọ̀n sílẹ̀ tàbí tó bá yẹ pé bí ọdún mẹ́wàá bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ó fẹ́ lò ní wọ́n ò dín ọdún náà kù tí ò fi nílò tó ọdún tí wọ́n sọ yìí mọ́. Wọ́n wá ṣe lálàyé wípé kó yé yín dáradára kí etílé gbọ́ kó sọ fún tòkó wípé kò sí ẹnìkankan tí ìjọba fi ránṣẹ́ láti ṣe irú nǹkan tí wọ́n ń sọ yìí. Tá a bá rẹ́nìkan tó bá wá dán yín wípé èèyàn yín tó wà lẹ́wọ̀n ọdún tó kọ fún ó ti pọ̀ ju ẹ fún wa lówó á ṣe títí wọ́n fi já sílẹ̀ kò ní lọ ọdún yẹn mọ́ àbí wípé wọ́n bá ṣe ẹjọ́ tí ó ṣe kíni tí ò fi ní lọ sẹ́wọ̀n wọn ní kò sí nǹkan kan tó jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́nì kankan tó ní agbára láti ṣe irú nǹkan báyìí wípé ìjọba nìkan ló lè ṣerú eléyìí nǹkan kan wà tó ń pè ní grass presidential pé ìjọba nìkan ló ní lẹ́nu tó lè sọ ìyẹn ni wípé ìjọba já ẹ sílẹ̀ ó dárí ẹ̀ṣẹ̀ ẹ̀jìyẹ wípé máa lọ lọ́fẹ̀ẹ́ lófò kò sì sí kọ́bọ̀ tẹ́nìkan fẹ́ san fúrú nǹkan báyìí. Wọ́n ní tẹ́nìkan bá wá dán yín tó bá sọ irú eléyìí nǹkan tẹ́ ṣe ni wípé ẹ kàn sí ìjọba tẹ́jẹ̀ kan gbọ́ wípé nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀. Kódà àwọn ẹni tí wọ́n sọ yìí kọ́ wọ́n ń lo àwọn ìwé àwòrán àwọn ẹni tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba níbi ààyè òfin tí wọ́n fi ń ṣe irú nǹkan báyìí. Ìjọba ti wá fún ẹni tí ń ṣe mínísítà tí ó mójútó ọ̀rọ̀ nípa justice ìyẹn ni ọ̀rọ̀ òfin wípé kó mójútó irú nǹkan báyìí pé ẹni tí ọwọ́ bá kàn ń kọ́ kó fi.

0: Benin níbí. Ọ̀rọ̀ abẹ́lé ni o, ààbò ọmọ ìlú ló ní ká máa fi ìkéde tó yín létí. Ipe gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ gbé ọkọ̀ sọ́nà tẹ́ ń wakọ̀, ọwọ́ ọ̀tún lẹ gbọ́dọ̀ wà pẹ̀lú ọkọ̀ tẹ́ ń wà. Kì í ṣe pé ká wà lérí ọ̀nà ká máa gba ọ̀nà ségesège, wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti gbọ́kọ̀ sọ́nà báyìí tẹ́ ẹ ti ń lọ, tẹ́ ẹ bá ti mú ọkọ̀ náà dání tẹ́ ẹ ń wà lọ ńkọ́, erí ọ̀nà ọ̀tún yín náà lẹ fẹ́ wà lẹ fẹ́ máa gbà lọ. Àwa yìí bá mọ̀ o, tẹ́ ẹ bá débì kan tó bá yẹ pé a fẹ́ kọjá mọ́tò tó wà níwájú wa ká súnmọ́ wájú sí i ní ńkọ́, lẹ̀lẹ̀ lẹ fẹ́ yàgbà ọwọ́ ọ̀tún láti fi lè kọjá irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá sì fẹ́ ṣe ẹ ṣe é pẹ̀lú n tó ń pè ní àkíyèsí pàtàkì ni kó má baà dá wàhálà sílẹ̀. Ǹjẹ́ mínísítà yìí ó ń pe gbogbo ẹ̀yin awakọ̀ tẹ́ ẹ gbọ́kọ̀ sọ́nà tẹ́ ẹ ń wà lérí àwọn ọ̀nà wa yìí pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, nítorí èyí lè fa ìjàm̀bá tá a mọ̀ sí àsìdá lérí àwọn ọ̀nà wa tí a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wíwa ọkọ̀ wa lérí ọ̀nà. Ǹjẹ́ mo ní ká máa sọ fún yín pé ààbò yín ó jẹ́ ti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wakọ̀. Tí ẹ bá sì dáàbò bo ara yín kọ́, tẹ wà lọ́wọ́ ọ̀tún tó ní kẹ gbà. Ǹjẹ́ ẹni kó bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín, nítorí ayé onítọ̀hún àti ayé tẹ̀yìn náà ló wà lérí ewu ní orí ọ̀nà. Ǹjẹ́ ìkéde yìí jáde, mo ní ká máa fi tó gbogbo ẹ̀yin èèyàn wa létí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àti ìkéde ní àkókò yìí. Èmi pẹ̀lú àwọn àáfàá mi láìpẹ́ láì jìnà a máa bára wa pàdé níbì báyìí. Akíwa pé ọlọ́run ọba Elédùmarè kò ní fi wá sílẹ̀. Nídìí ẹ̀rọ ọlọ́run kọ ìyáàfin Sebastian Ìyáwédé ló wà ńbẹ̀. Èmi Fátọ̀mà Síàt a sọ fún wa pé ó dìgbà díẹ̀ ná.
1: Production.

0: Mùsùlùmí tó lọ lábí lọ́dọ̀ tó mi tó pọ́ tó ònú èmi tó pọ́ yéhù lẹ́wẹ̀ yín
1: àti
0: bẹ̀bẹ̀
1: yín
0: Ẹnu ẹ̀ yéhù lẹ́wẹ̀ àchílì gbẹ̀sẹ̀ mi tọ̀tọ̀. Àchílì dó àchílì tò mẹ́ dó àyíwọ́ mi rẹ̀ bíwẹ̀ dó àchílì. Ẹ dó dé àdó tó ègbọ̀n ẹ dó dé ńdó tse gbọ̀n. Nga dó tse gbọ̀n yíyá yín lọ mọ́ àlìlẹ́ fò pàwé. Bọ̀ yọ̀ sùn àgbà ló tó ègbọ̀ yín yín lọ mọ́ màwú sí àpàwé wẹ̀. Dó àchílì dé mi dì dó tó àyí gbajílẹ̀. Núdé máa wà họ́lú náwẹ̀ ṣùgbọ́n mẹ pópó máa dúró bò náà zégbọ̀n máa wà họ́lú sí àlejí.
1: Abi wa omi.
0: Ẹnu ọ̀tọ́ mi tán kó tó ònú èmi tó kó.
1: Ó máa àṣẹ̀rà àrùn fàùsìn.
0: Ẹnu núgúrọ́ tàdàgbé mi tuntun lọ ẹnu yéhù lẹ́wẹ̀ yìí núgúrọ́ tàdàgbé mi tuntun. Bí òwe nu iná àdọ̀ núgúrọ́ tòwe náà yí àtòwe máa dọ̀ náà mi dé àdùn náà bàbá tòwe máa dọ̀ náà mi dé. Ṣùgbọ́n yín àdùn náà kán tó àdùn náà sì ẹni aṣọ tó yẹ gbùdùn tó mì.
1: Falẹ̀ ṣàkà wá lè dá iyá abùn wa òmù.
0: Ẹnu ọ̀pọ̀lá ẹ̀fà ẹ̀ka wá lè yá abùn wa òmù. Ẹnu ọ̀mẹ̀dé máa ti wọ ẹ̀mí sọ̀gá ṣẹ́jirẹ́. Bàbá èmi tán kó yá èmi tán kó bùnà ṣe jírẹ́ dégò dó àjàmásí àti tó ní dọ́nà mẹ́lẹ̀ èyí sọ̀gá bí ọkọ̀ mẹ̀jẹ̀ mi dé.
2: Ó mi dọ́pẹ́ náà máa wú.
1: Orí bu kìlá ìhì mọ́.
2: Mi lọ ń dó máa wú fìdí máa wú dá lọ mí bọ̀ mí jẹ́ yìí. Mẹ̀mí tán lẹ́dẹ̀ẹ́ lò tó dó mi sí pégbé lẹ́ ọ ní èdúró mẹ́lẹ́ bọ̀ mi náà sì gbè mí lélẹ̀ tán. Ànímẹ́rò mi tán lẹ́wẹ̀ 0121 60 41 22 nu mi sì gbé mi délẹ̀ tán mi dàn dó mẹyìn mẹ o pápá mi tàn lópò tìǹ ẹdọ mi tìǹ gbòòrò fi àmìdọ mi lò fi ewé yin amusa aminu lai gande pàṣẹ náà amusa kwafi sínkú gbé ọ mi dàn dó ẹ dọ ní ìka dìgbọn àjí mẹdẹmẹdẹmẹdẹmẹdẹ lò mọ mi dàn mi lò fi.
3: Mẹ bí kọjá mi máa wetí ń gbé bóyá gbèrè sínú àṣà ń dá ọ̀rọ̀ gbọ́dọ̀ ń dọ̀ mí kájáde àfa èdò ìrọ́kànjí. N kò fi gbọdọ̀ gbé lọ́dọ̀ mi ti àrọ̀ yíyan ìṣèṣì dé mi dúró dọ̀ ó lọ́nà mi bọ̀ bọ̀ mí dúró dé gbígbọ́ ní adúró ìlú kan náà máa wò sí òbúrú sí lọ. Mi dúpẹ́ nu náà máa wò. Dé mi dọ̀ ìwé gbé náà mi dó kún òfin mi tán lẹ̀. Ẹná tiẹ̀ náà mi. Ẹni ẹ̀rọ ẹ̀rùn ìbò títí màá tó mọ́tò gbèdé mọ́tò ń lọ tó màá náà sọ náà mi tó kọ́ sọ́kọ́ òun náà mọ́.
2: Èèyàn mi wá ìbò wa nínú yọ̀ọ̀mẹ̀ mi tán lọ́dọ̀ o ayánmi ọ̀nà ayánwè akadẹ́mi ọ̀nà dẹ̀wẹ̀.
1: Ṣakiru yẹtí.
2: Yẹtí ṣakiru kódó aminu.
1: Àtindékun.
2: Àtindékun àti mepo lẹ́bi po mi dọ̀ ń dó yẹlọ yìí ní kúrò tóró mepo àyẹ̀sípò lóye dọ̀ mi wọ̀n yé mi káwọn yé àmẹ́ nu wíwá lọ́wọ́ ẹ̀yìn mọ̀dé tán lọ́kàsán dèbò yọ́sùlẹ̀ inú tẹpọ́n gbọ́dọ̀ dálọ̀ kan mẹ́
0: níbi mú káwọn. Yìí yíyọ̀ yìí tán lẹ yìí yíyọ̀ yìí wúlẹ̀ tán wẹ̀ yìí ò fún mi
2: lẹ́tàn.
1: Kawalida iya bu wa umu falaisa kawalida iya abu.
0: Edo baba emi ton po yiya emi ton po. Edo achiri emi ton weyin ye umi awe lole. Mede Martin. Edo ite utu falaisa kawalida iya
1: abu wa umu.
0: Edo mede Martin bodi mi awe ene le ene mi to ayi gba.
1: Ohebu ki la uma bijami ikolibi.
0: Ẹnu ẹmi yin wọn náà yé wù mí àwọn lọ́lẹ̀ tó pọ́ nínú bí jẹ̀mí nǹkan dìbì tó pọ́ nínú àhúnkẹ́ mi tọ̀tọ̀ ẹnu ọ̀nù àhúnkẹ́ mi tọ̀ máa sọ́dọ̀ wọn yíyá tọ̀ mẹ́ẹ̀dẹ́ tán dúró gbígbọ́ ẹ̀mí tọ̀ mi àdàbò bàbá ẹ̀mí tọ̀
1: bó ṣe. Umali fi dọ̀la mi lẹ́yìn ìnajì mi.
0: Ẹ láàwọ̀ akọ̀bárò. Umali fi zọ̀la mi lẹ́yìn ìnajì mi. Ẹnu yé wù mí àwọn lọ́lẹ̀ yé tàyídì. Sun wúlẹ̀ fún tòsí ìfúlùmẹ̀ nẹ́mi lẹ̀. sun wura fun wa ye wule yi to zin vlume ne mi le aji Mukhtar o we so mu ton do na mi do e do da ye go vi sunu le we ogu okuno ton ase ye ne pon e do vi sunu le de mi wa bo jiji to ayi gbaji re ye wule we ogu okuno ton e do sisin adometon so we ale eton sisin adometon kabi fite bi no tron we to bu no wa yi gbaji ma ya do me
2: afa kamelo
0: kamelo wa
2: ni wa bi
0: eyi kamen wa ja we ma ka do ho de ni mi do nu do ma ude he mi kaka wo aje file do ho po file po bo mi na wa mi ni de fide kamelo ka de mi do nu do mele bi me ikuno yen so mi le me to tojile mi do nu do ye me po do ma wa holu na na ye fifa fifa e ro FIFA dokun ton we na yin bo na je mi ro poro po sin oku egbe me to aji panu to din le bo ma oji kaka je tin ma wa holu ni jina ye ye ya mo ye to yin ko ma wa ala tan bi yak la haula wala quwwata illa billahi alil azim subhanaka allahumma wa bihamdika nashhadu la ilaha illa anta
4: nastaghfiruka wa natubu ilaik
2: subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mustaqin alhamdulillahi rabbil alamin mi don do me mi tole budona mi don de pole biyo eso ya san si atungbe ma o gbero to ni jo gbigbo mi ton sebastian ya we de waru moji don yin fatan masat po do afa mi tole po mi don do mi do salamu alaykum wa rahmatullahi wa barakatuh
5: Allahu akbar Allahu akbar al al al al al al al